0: káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́ láti gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa lórí Yoruba Language Program on 4EB Radio. Àwọn olótú tẹ gbádùn jujuju, olótú yín ṣe yìí.
1: Ẹ̀lẹ́ o, ṣé dáadáa la bá yín o, ẹ kú dédé ìwòye o, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́ o láti gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa, ẹ ṣe tẹ́ darapọ̀ mọ́ wa lénìí o.
0: Ẹ ṣe gan ni, olótú wa ọlá, wọ́n ń káàkiri, wọ́n ń bá àwọn èèyàn wa sọ̀rọ̀. Orí àwọn èèyàn fẹ́ gbọ́hùn wọn lórí rédíò, wọn ò ní pẹ́ wá pàdé wa níbí àbí.
1: Bẹ́ẹ̀ni, wọ́n lọ ṣe àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò láàrin àdúgbò, wọ́n jáde síta, wọ́n bọ́ sóde.
0: Kì í ṣe pé wọ́n játa o.
1: Mo ní wọ́n jáde síta, wọ́n bọ́ sóde. Mi ná játa.
0: Ohun ọ̀dẹ̀ ní àti ọ̀rọ̀ tó máa ń bá wa sọ, wọ́n máa ń gbé oríṣiríṣi ọ̀rọ̀ tó mọ́gbọ́n wá tó ṣe pàtàkì. So à ń retí wọn.
1: Bẹ́ẹ̀ni.
0: Bọ̀ ní program ta ni fún àwọn ọmọ wa.
1: Bẹ́ẹ̀ni.
0: Kán fi mọ́ ń pa èdè wọn. Kán kọ́kọ́ ṣe ń ka 1-2-3 ń Yorùbá. Kán mọ ABD. Àbí.
1: Bẹ́ẹ̀ni, kán mọ òǹkà.
0: Kán mọ òǹkà. Kọmọ kan ṣe ń sọ pé wá mo fẹ́ràn ilé.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo fẹ́ yẹn.
1: Bẹ́ẹ̀ni. Tẹ́bá ní àwọn ọmọ kéékèèké nítòsí. Ẹ sáré ké sí wọn, kán wá jókòó, kán wá gbọ́, nítorí ètò ẹ̀ní àwọn náà ṣe fún. Kán lè gbádùn ẹ̀. Wọ́n á gbọ́ oríṣiríṣi àwọn ọmọ débi tí wọ́n tọ́ wọn máa sọ̀rọ̀, tọ́ wọn máa kọ́ wọn ní nǹkan, wọ́n máa ka oríṣiríṣi. Wọ́n á gbádùn ẹ̀ gan. And àwọn ọmọdé ní kọ̀kọ́ o, àwọn ọmọdé ní kọ̀kọ́, àwa náà ta jẹ́ ọmọdé náà kàn. Àwa fẹ́ pé ọmọdé ni wá.
0: Àwọn tó ti kó sára bọ̀ tó ń rò bọ́ ọmọdé ni wọ́n.
1: Ẹ̀yin tẹ kó sára, ṣùgbọ́n àwa ta jẹ́ ọmọdé àdára wa mọ̀. Àwọn àgbà náà bíi tàwọn olótú wọn dára wọn mọ̀. So àwọn ọmọdé la pè. Àti àwọn tó jẹ́ bí ọmọdé.
0: Àwọn ọlọ́ba yìí sọ̀rọ̀ lọ́wọ́ báyìí.
1: Jáwọ́ àgbàlagbè. Ọlọ́run ṣàánú.
0: Wọ́n sọ pé ó dáa kíyàn ó jẹ́ kí àwọn ọmọ ẹ̀ mọ èdè ẹ̀.
1: Bẹ́ẹ̀ni àti àṣà.
0: Má jẹ́ kí èdè yín kú pẹ̀lú yín. Èdè yín àti àṣà yín ẹ̀ kọ́ àwọn ọmọ. Àní nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ ń pa lénìí. Mrs. Silas, a tún bá wọn sọ̀rọ̀. Wọ́n sọ̀rọ̀ nípa àwọn eré táwọn máa ń ṣe ní kékeré.
1: Àìrántí nìyẹn máa jẹ́ fáwọn èèyàn. Gbogbo àwọn eré tí tó ti pẹ́, tá a ti rí tó pẹ́ ta ṣe.
0: Àwọn tẹ̀ǹtẹ́ súwèé oríṣiríṣi eré tá a ṣe láyé àtijọ́. Táwọn ọmọ ayẹ kan máa ṣe nísìnyí.
1: Tẹ́ ẹ ṣe láyé àtijọ́. Ẹ̀yin àgbà. Àwa ọmọdé àmọ́ àwọn eré tá a wá ṣe.
0: Eré wò lẹ ṣe? Ẹ sọ eré wò lẹ ṣe?
1: Eré yìí ta ló wà nù ọgbà?
0: Wọ́n sọ̀rọ̀ nípa ta ló wà nù ọgbà. Àwọn náà ṣe eré yẹn ta ló wà nù ọgbà.
1: Àti eré bojú-bojú.
0: Bojú-bojú.
1: Àwọn ṣe bojú-bojú.
0: Bẹ́ẹ̀ni.
1: Eré ayò, a máa ń ta ayò gan.
0: Eré ayò.
1: Eré ayò. Nígbà tá a kọ́kọ́ kéré wọn jẹ́ ká súnmọ́ àwọn ìgbọ̀n tó bá téèyàn bá ti dàgbà díẹ̀ wọn á jẹ́ kó máa ta eré ayò. Eré ayò náà wà bí oríṣiríṣi eré ló wà. Ṣùgbọ́n nígbà yẹn ita láti máa ń ṣeré á kàn jáde àṣeré-ṣeré àṣálẹ́ kiri gbogbo bàtà wa á dọ̀tí. Tílẹ̀ bá dẹ̀ ti ṣú àpadà wálé. Oníkálukú mọ̀gbà tó máa padà wálé. Bó ìdẹ́ padà wálé wà jẹ́ palamba ẹgbà.
0: Ayé dẹ̀ simple ngbà yẹn, ó lẹ́rọ̀ kò sí nǹkan.
1: Hílà hílò ẹ̀ ò tó ti sin náà ni.
0: Tó ti sin rárá.
1: Kò fẹ́ dà kó tó ti sin.
0: Ẹ jẹ́ ká sáré gbọ́ kákálíkà.
1: A ní ká sọ̀díwùkẹ́.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ká mú jọjọ́.